olugbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi lónìí ọjọ́ Saturday. Gbogbo ilé gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ dìde ńlẹ̀ by system ẹ̀yin olùfẹ́ oṣù náà ti bẹ̀rẹ̀ ó ti ń gbéra a ti kọjá àlàjì gbogbo ọmọ ọlọ́run ẹ já dìde ká lọ ṣe bí ìṣe wa. Gbogbo ilé pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ti Midiri Market gbági titun ní ìlú Ìbàdàn. Inú mi sì ń dáadùn fún ohun tí ológun àjọbọ́ lòun ó ṣe lọ́la. Inú mi sì ń dáadùn fún ìgbáradì ohun tí ó ṣẹlẹ̀ láàárọ̀ yìí. Gbogbo ilé já lọ kí bàbá mi já lọ kí bàbá rẹ̀ já lọ kí ológun àjọbọ́ já lọ kí mọrímọrí tí máa ń mọrí ọmọ titun já lọ kí olùgbàlà mi olùgbàlà rẹ̀ ẹ já lọ sọ fún pé ṣe ẹ já lọ dọ̀bálẹ̀ bí ìṣe wa ẹ já lọ kúnlẹ̀ bí ìṣe wa ẹ já dọ̀bálẹ̀ níbi tá a bá wà ẹ já kúnlẹ̀ ní gbogbo ibi tá a bá ti ń bọ̀ mí ká lọ sọ pé ṣe ọlọ́run bàbá àgbàlagbà bó la ṣe lè wọlé o ẹ já lọ sílé agbára ẹ já yìn